0: wọ́n gbé dunun mẹ́ra àgbàdo sẹ́mi jẹ́ tán èèdọ̀ ń dógbé nú mi yé.
1: mẹ́ẹ̀ pẹ́ wá nú mi yé mẹ́rin ògúdó ṣe àgbàdo kan fara jìrọ̀ mi kú dé o alẹ́ ń lò jìrè o rọ̀ èyí ṣẹ́jẹ̀ kárò pẹ̀lú mi wá nú ẹ wá.